ẹ̀ awuyaya lẹ àwùjọ apáta kékeré dọ́tọ́ apáta kékeré mi dé gbòòrò mi kanẹ́lẹ́ fẹ́ẹ̀ mọ̀ abẹ́rẹ́ sọ̀mọ́jú ìwọ̀n abẹ́rẹ́ sọ̀rọ̀ kú bí apáta.

0: kẹ àwọn ọmọ ẹgbẹ́ ọjọ́ pé kí ọ̀rá wọ́n dàgbé náà mi kọ́ra. Alo.
1: Fada gbẹ.
0: Wọ́n kú jìjọ ẹ.
1: Wọ́n kọ́ àwọn ìyá ya.
0: Lámẹ́sẹ́.
1: Jíjọ pọ́pọ́. Aya haya.
0: Ẹ wọ́n là yẹn tán yábò lè haya ń tọ́.
1: Ọmọ àfihàn bá rọ̀jò
0: àmọ́. Ọmọ yábò lè haya ń tọ́ ẹ. Papa sọ́jú ni làwọn ọmọ ẹ lọ.
1: Ọmọ mi sọ̀rọ̀ ẹ̀rọ ta bẹ̀rẹ̀ àgbà tó ń bọ́ra mọ̀ lọ.
0: Ọmọ tí a bẹ̀rẹ̀ adó kàmẹ̀ ẹ̀ wa ale ko le gbo be haya ro ku jijue popo
1: ni o wa
0: aha e nti pe mun gbo la haya po e
1: ah o yan ma te haya re nti o me mo lo cha ma haya
0: ah ebo ebo ko no haya po
1: eh n kwa re jina technician
0: e ja kwa re jiro
1: o nto ja
0: mi ho no
1: a ho do wa keke
0: a ti ko fun
1: eh ada pa mo to keke wa ma bobo lo e ko do fi a ko fa
0: o ho no da
1: eh yan la be to gba gbori kene du juno nyo so a ba gbara mo nti ra ho me a kwara ijina e ku re ba gba sa keke eh ndo gbena clean an yo keke te ba fina le gbonya premier eh mi gbe ti o ba tu
0: premier me ke afino
1: roberto
0: afino nke lo roberto
1: ndo gbena mo nti o an ja ki play
0: me ke le gbo bure telephone afino
1: dadano atu aisha kokurufu seko mama
0: yeah ba so jine nko lo na nyu mama
1: da je imonta ama ti ama gege ke bo ti afi ko a ma o se ama ti ama gege even a willy ama ti eh baba so jine an top polipipi ganke koku bi amure eh donke ma
0: afino
1: yeah
0: nke papa so jine do na o
1: àwọn múra ní tọwọ
0: yíyá ilé kò ní
1: tọwọ àgbọnbẹ dàsí á tó bẹrẹ àwọn gbogbo ẹgbọ
0: wà sọ jìnnà ọgbẹrẹ tẹlẹ wọn ìzàrẹ wọn dàgbé fọgbàkú lámẹsẹẹnẹ jẹjẹ kankoe ẹ gbàkúé bá wọjọ kékeré fọn dàgbé fọgbàkú lámẹsẹẹnẹ mi lè kánálẹ fẹẹ mọ.